yọpọ vula ẹtan di e isọbẹlẹ pọlẹ pin bo sọtọ iye aye tan lẹ pọnà de na kwẹnukun yọpọlẹ gobo do ana na edo ganji.